0: níwájú ó jẹ́ nílọ ẹ̀yìn ládorí kọ́ padà sí.
1: Pápá ọ̀tún bí o,
0: àfitò sì ṣe dèrè lọ́jọ́ ewu.
1: Ojú ọrùn ṣubiri
0: abẹ́ sọ gbani sílé, ọ̀nà kan wọ́jà ojú ayé yìí ro.
2: Roboto roboto,
0: ọ̀nà kan wọ́jà ojú ayé yìí ro. Roboto,
2: ọ̀nà kan wọ́jà ojú ayé yìí ro. Roboto roboto,
1: ọ̀nà kan wọ́jà ojú ayé yìí ro.
0: Roboto, ọ̀nà kan wọ́jà ojú ayé yìí ro.
1: Roboto, ọ̀nà kan wọ́jà ojú ayé yìí ro.